àwọn tún dẹ̀ jẹ́ mọ́mọ́ wáyé ń pèrè oúnjẹ́rẹ́ galẹ́rẹ́ wáyé parí ní istanbul láàbí kó ambassador wẹ́lẹ̀ ọdọ́gbàkan náà húnzigan ambassador wọ́n àṣùn bọ́fà network ní mọ́wọ́n akọ́ àwọ̀rá àwọ̀ ambassador jẹ́ sí ẹ̀mà kìlẹ̀ táwọn húnzigan náà gbàrà dáadáa ní àwọn òde mímẹ́ ní oge aka nọ̀dọ́ ewé lẹ́lẹ́ ẹ̀ bring blazer ve leza ve I ain't got little yo yo adema o oh my god aga dem makoro bule be so makano gena de gani bua aniga bap yo so na yabu oge na ko maka ununa oge bengala na nketa kan lo ke ba hino aina bia abum oge bengala nde wono rose 101.9 fm afa imekon wotwa